Red Shop at Lady Taylor. Una nifana ngena umuwa kaba mita wa chigo. Yana gina nika. Asiskishkirke vum vum.